ṣẹ̀dá ọ̀run alágbára gíga òde ọ̀run alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọ̀kan ṣoṣo àjànàkú tí ń mi gbó kìjikìji. Father in Egunland, we say you are the ọ̀tọ́ ọ̀tọ́ ọ̀lọ́nà tán, the àhọ́lúyọ̀họ́ náà tán, the àhọ́lú ẹ̀dọ̀bọ̀mẹ̀dé má ṣìgálé, the àhọ́lú ẹ̀hùnbọ̀mẹ̀dé má ṣìgásù, the àhọ́lú èsùbọ̀mẹ̀dé má ṣìgáhùn, the àhọ́lú àjà lọ́nà, àhọ́lú ẹ̀dọ̀ wúhọ́lẹ̀ po. Father in Ghana, we say you are the Yehovah, the Mawu, Yombo, Atana Yombo, Mawu Seto, Mawu Lọ̀dọ̀tọ̀, Osabarima, Odomankuma.